0: ọmọ wa òbí ẹ jẹ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọ mẹjọ sókè èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni àbí ìparun lọ ṣe ọmọ ọdọ àsìkò yìí ni àwa lè fi fẹ kàn sí wọn ká ojú wọn ká rí pé wọn lọ sí iléèwé tàbí kọṣẹ ọwọ kí wọn lè ní ọjọ tó dára kí wọn lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà ọjọ ọla yẹn gan ni kókó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ mọ tá a ti dọmọdé padà kí wọn lè wúlò fún wa ní ọjọ ọla pa wa ni àwọn ọmọ wa àbí ọmọ tá a fún ní ọjọ ọla tá a jẹ kó kàwé tàbí kọṣẹ ọwọ ǹjẹ ó lè wúlò fún wa ẹ má jẹ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọn lè dùn sí wa ẹyin òbí ẹ jẹ ká rí dájú pé a lo àwọn wa ní ìlòkulò ká ṣiṣẹ fúnra wa ní ìsinyìí ká tọjú àwọn wa kí wọn kọṣẹ kí wọn sì kàwé yanjú kí wọn lè wúlò ní àwọn ọjọ ọla wa ni wọn ẹ jẹ ká tọjú wọn ìkéde wa láti iléeṣẹ rédíò 103.5 FM.
1: Ìjáfara lé orí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà lalákan sọrí ẹjẹ àrí dájú pé a kó àwọn ọmọ wa ní ọnà wọn lè fi mọ tí ẹnikẹni bá fẹ fi tipátipá bá kí ìwọ òbí náà pàápàá márùn ọmọ jáde níka ilẹ̀ báṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó kẹ ẹ máa wá tẹ mú àwọn ọmọ létí wípé kí gbà kí ẹnikẹni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn ẹ̀yin òbí ẹ̀ràn ti wípé ohun tó sílẹ̀ lẹ́nu ajá ń gbé o ẹ jẹ́ àràgà bó ọmọ wà gẹ́gẹ́ bí ẹdìyẹ ti ń ràgà bó ẹyìn ẹ̀ kí a sì jẹ́ tó àwọn ọmọ wà bí ìgbà tí pẹ́pẹ́ ẹ̀ bá máa ṣọ́mọ rẹ̀ káàkiri ìfipábánilòpọ̀ lè túnú dà ẹ jẹ́ ká kọjú oro láwùjọ wa ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójú mu láwùjọ àwọn ọmọ ni ìtanijí yìí wáyé láti ilé iṣẹ́ rédíò 1.5 FM.
2: Ikeja Electric and you. Do you need more enlightenment about the power sector? Or you just want solutions to issues? Then, make it a date on the...
3: When girls are hurt, countries grow stronger.
4: Who's that girl? Who's that girl? That girl is not stopping what comes.
5: Every girl this chance to speak, to lead, and to shape the future. 103.5 FM proudly invites you to the 7th edition of the International Day of the Girl Child Symposium. End child marriage. Invest in girls' rights. Date, Tuesday, October 13, 2026 at 10 a.m. prompt. Venue, Oshodi Solo Legislative Hall. There is a lot to learn. Plus, registered pupils will showcase their talents while entertaining the audience. So, don't miss this inspiring celebration. For participation, sponsorship, and other information, please call me on 0802-588-7408. 0802-588-7408. Or Yemisi on 813-524-3587. 0813-524-3587. Be inspired. Be informed. Be part of the conversation. The 2020 International Day of the Girl Child Symposium is proudly brought to you. Radio 1103.5 FM, your number one news talk sport station.
4: So what you telling me now? Who's that girl? Who's that girl? That girl is not stopping what's coming. Feeling the energy.
6: Latin Shodun Lasano, Latin Shodun Mulawa. Àwọn obìnrin ẹkọ wọn láti darapọ̀ mọ́ wa níbi tí a ti máa ṣàyájọ ọjọ́ àwọn ọmọbìnrin lágbàáyé tí wọ́n ti ń darí kí wọ́n darapọ̀ mọ́ ìpolówó tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán iléeṣẹ́ rédíò 1.5 FM. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n jẹ àǹfààní tí wọ́n bá darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wọn bí ètò yìí táwọn náà ó sì máa fi ṣe tí wọ́n máa sọ fáwọn àbúrò wọn ẹ gbọ́dọ̀ àtẹ́ndì tọdún tó ń bọ̀ àwa ti àtẹ́ndì. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú òwe ìròyìn The Nation tó jẹ́ àárọ̀ tò ní ìjọba ìpínlẹ̀ Èkó wọn ò màdákẹ́ wọ́n mà ti ń fọnrin fún gbogbo àwọn èèyàn tó jẹ́ wípé agbègbè tí wọ́n ń gbé wọ́n mọ̀ wípé báyìí làwọn ń gbé àbáwọn abomigbe gbogbo ẹ̀yìn tẹ ojú ọ̀nà láàrin àlàálẹ̀ ìpínlẹ̀ Èkó sí ìpínlẹ̀ Ògùn lẹ́yìn láàrin ojú ọ̀nà àgbàdo òkè odò àbí àgbàdo òkè odò ẹ̀yin tó wá jẹ́ pé ẹ̀yin ò gbé lókè odò tó jẹ́ pé ẹ̀gbẹ́ odò gọ́gọ́lẹ̀ yìí ń gbé ẹ̀ka.

0: say thanking you for listening and urging.
1: Nigeria, bí ẹ̀tọ́ ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń sún, ó dájú pé a ó ní àwọn olùdíje tó wù wá láti yàn tó yàtọ̀ síra. A lè ní ìpèlú tí a ń ṣe àtìlẹ́yìn fún tó yàtọ̀ síra. Ṣùgbọ́n ohun kan ló so gbogbo àjọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà, má ṣe jiyàn nítorí òṣèlú, má bu ẹnikẹ́ni, má ṣe alẹ̀mọ́ ẹnikẹ́ni, má sì ṣe kọlu ẹnikẹ́ni nítorí ẹni fún yàtọ̀ sí tiẹ̀. Dẹ́kun àti máa tọ ìròyìn ẹlẹ́jẹ̀ tàbí àhesọ ọ̀rọ̀ tí a bẹ̀ múlẹ̀ kiri. Ọ̀rọ̀ tá a bá sọ lónìí lè fa ìbẹ̀rù, ìpayà àti ìpalọ́la. Bákan náà, níbi ìdìbò, dúró sórí ìlà pẹ̀lú sùúrù, tẹnu òfin àti àlàálẹ̀. Dìbò gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn rẹ ṣe tọ́ ọ sọ́nà, bọ̀wọ̀ fún àwọn olùdìbò, bọ̀wọ̀ fún àwọn òṣìṣẹ́ elétò ìdìbò, sì jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ. Rántí pé ètò ìdìbò kì í ṣe ogun, olùdíje rẹ kì í ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò kò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ, jẹ́ kí ohun wa hàn nínú ìdìbò wa, kí àlàáfíà sì jọba. Àlàáfíà wa, Nàìjíríà wa, dìbò pẹ̀lú ọgbọ́n, dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn, dìbò pẹ̀lú àlàáfíà, kì í ṣe ọ̀tá rẹ. Àwọn ìyàtọ̀ wa nínú òṣèlú lásìkò ètò ìdìbò gbọdọ̀ di ohun tí yóò sọ wá di ọ̀tá ara wa. Ìdìbò àlàáfíà bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ, jẹ́ kí hàn nínú ìdìbò wa, kí àlàáfíà sì jọba. Ìdìbò wa, àlàáfíà wa, Nàìjíríà wa, dìbò pẹ̀lú ọgbọ́n, dìbò pẹ̀lú ẹ̀rí ọkàn, dìbò pẹ̀lú àlàáfíà. Nàìjíríà yìí ti gbogbo wa ni o. Ìkéde yìí wá láti iléeṣẹ́ Radio
2: 105 FM. Radio 1.
3: Radio 1.

0: Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe láàárọ̀, ọjọ́ alẹ́ ní ṣe àsọ̀rọ̀ ṣẹlàjà ní tájú òní sọ̀rọ̀ dànù. Mo kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ sí ọ̀rọ̀. Rédíò wà náà la wà 103.5 FM. Tájùdínàjà ní lórúkọ mi. Ẹ̀yin náà mọ̀ yìí pé ọwọ́ kan ṣoṣo kò gbẹ́rù dórí, àjèjì ọwọ́ kan ṣoṣo kò ṣe kíni kò gbẹ́rù dórí. Bó ṣe bá ṣe méjì àwòrán kedere, bẹ́sẹ̀ bá ṣe méjì arìnà kàṣàkàṣà. Bẹ́ẹ̀ni èmi nìkan kọ́ ni mo wá sórí ètò lénìí. Ọyá ọmọbabìnrin
1: Adéwùnmí Ọ̀pábípẹ̀ náà wà lẹ́gbẹ̀ẹ́yìn lénìí.
2: Ó dára tó bá rí bẹ́ẹ̀, gbogbo yín pátápátá la kí láì dá ẹnìkan kan sí. Akíyin nílé, akíyin lọ́tún, akíyin lòsì. Àtúkù ìyálẹ̀ta tá a tún bára wa pàdé lénìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìlélógún nínú oṣù kẹsàn-án ọdún 2026. Ọ̀gá wa ti ń bẹ̀ ń kalẹ̀.
0: Ẹ náà mọ̀ wá gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí. Òwe la máa ń gbé yẹ̀wò torí ara ọ̀kan pàtàkì nínú àṣà Yorùbá tí ò gbọdọ̀ parun ni. Kò sẹ́ni tó ní omewúrẹ́ wá kó o má gbòwá kó o mẹ́dìrẹ́ wá kó o tó pa òwe Yorùbá. Ṣùgbọ́n kàn tẹ̀lé ìlànà àti òfin ni o. Àwọn òwe kan wà téèyàn gbọdọ̀ pa wájú àgbàlagbà yọjẹ̀kọ́. Àbọ̀ bẹ́ẹ̀ni ikó gbìn àfi tó bá tọrọ àforíjì pé
2: ẹ̀yin àgbà
0: wọ́n wà ní ṣe bí òwe ẹ̀yin àgbà àná wa ní àdarí òwe lọ́pàá òní pààyàn. Ọmọ Yorùbá tòótọ́ gbọ́dọ̀ dorí òwe Yorùbá kodò. Bẹ́ẹ̀ni ọmọ Yorùbá tòótọ́ kò gbọ́dọ̀ mọ kó máa gbé òwe Yorùbá kó tún máa gbé sí èdè míì.
2: Kó máa fi ká
0: yí padà sédè míì kó máa translate ẹ̀bẹ́ àṣà yẹn lóyìnbó. Tó bá ti ṣe bẹ́ẹ̀ o ti kúrò lówe Yorùbá. O ti kúrò lówe Yorùbá torí ègbédè wọn tó wọn.
2: Ẹwà èdè tó bẹnu tọ̀dọ̀ ti wá ló ṣàfihàn tá à ń sọ gangan.
0: Tá a fẹ́ kọ ẹ mọ̀ nìyẹn kó mọ̀ bà sí kíni kó mọ̀ bà parun. Tẹ́ ẹ bá ti lè máa gbé sí èdè míì bí èdè òyìnbó bí èdè Haúsá bí èdè Igbo.
2: Ó dàwọn olówó lánìí.
0: O ti kúrò lówe wa o. Tó bá yá sí èdè tí ẹ̀ ń gbé sí yẹn ní ọmọ òde òní ni ọmọ máa tẹ̀lé. Wá gbàgbé orírun. Wọ́n ti gbàgbé orí
2: ìlú òwe yẹn. Wọ́n wá gbàgbé láti pe bàbá ní bàbá, wọ́n á máa pe bàbá ní pàpá.
0: Lọ́ máa pọ́ máa gùnbẹ́ lọ́ máa gùnbẹ́.
2: A máa pọ́ máa gùnbẹ́ lọ́ máa gùnbẹ́. Ìkírun àgùnbẹ́ onílẹ̀ òbí ẹ̀yìn òní gùnbẹ́ lọ́dọ̀
0: tí. Ara lámọ̀dá ní dáná. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ pè lẹ́ẹ̀mejì sórí ètò yìí. Ká lè fún ẹlòmíì láàyè ẹnìkan kì í jẹ kí lè fẹ́. Ẹ fẹ́ pè wá láti dá sí ètò lónìí ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé láti gbé polówó ọjà wá. Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ pé òyìnbó là ń sọ ní abala àti wa ń bíbà ní rédíò wáyìn. Òyìnbó ni tẹ bá gbé adúlá àti òyìnbó náà wá, ó ti lọ. Ọ̀rọ̀ òṣèlú dẹ̀ ti dé. Ẹ gbé ìpolówó ẹ gbé wá.
2: Ojú ọwọ́ ni.
0: Ojú ọwọ́ la wà báyìí. Ẹ gbé wá, ẹ pè mí sórí nọ́mbà mi 08023 ẹfẹ polówó ọjà tàbí ẹfẹ kẹbùn sílẹ fún wa lórí ètò yìí ẹ pè mí. Ọyá a retí yín o. Bọ́wùmí Adéwùmí ọyá pé nọ́mbà
1: 0704700 3341.
0: Ẹdí ẹni tí mo yín pè lẹ́kọ̀ọ́
1: 0704700 3341.
2: O ti pè é dáadáa. Àwọn èèyàn sì ti gbọ́ wọn ti ń pè wọ́n ní. Hello.
1: Hello.
3: Ẹ máa káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ o.
3: Ẹ kú ètò àmàjú ṣe o.
1: Àmì Ọlọ́run ló ń tó o.
3: Ilé iṣẹ́ Rẹ́dí Nàìjíríà ní ìtàjú.
0: Àmì.
3: Alàgbà sítù láti mìíràn.
0: Alàgbà sítù láti mìíràn. Ó yẹ mú nọ́mbà.
3: Ẹ jẹ́ mọ́ kìíní.
0: Nọ́mbà kìíní.
3: Bẹ́ẹ̀ni.
0: Kí ni iṣẹ́ ìrìgì?
3: Olùwọ̀n
0: ògbò yín rú. Orí bẹ́ẹ̀ alàgbà sítù.
3: Ẹ bá ń parí ẹ̀.
0: Kí ni iṣẹ́ ìrìgì ju kó pa bìfóòsà? Ìyìn iwájú la fi ń gésù jẹ́.
2: Ìrìgì ni kó pa bìfóòsà. Ìyìn iwájú la fi ń gésù jẹ́.
0: Hello.
2: 0704700 3341. Ẹ jẹ́ kí Adéwùmí lẹ́yìn.
3: Hello sir.
1: Hello.
3: Ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀
2: sà.
3: Ẹ kó tó.
2: Ọlọ́run ló máa ń tó. Ọlọ́run ló ń tó.
1: Orúkọ yín sà.
3: Peter Raymond Látàgége.
1: Peter.
3: Ẹ fún mi ní nọ́mbà àkọ́kọ́.
2: Ó ti lọ.
3: Nọ́mbà karùn-ún kọ́.
2: Nọ́mbà 501 lẹ̀.
3: Ẹ jẹ́ kí n
0: sọ. Ẹ gbọ́ wo yín o.
3: Yes sir.
0: Ìtàkùn kò gbaniláàyè. Ìtàkùn kò gbaniláàyè.
3: Ìtàkùn kò gbá ni láàyè. Ẹ bá mi parí ẹ̀.
0: Kákáwùsá torí ẹ̀ la ṣe máa kọ́rọ́ roko. Araba, o ti gbebo, iroko ti gbebo.
4: Opportunity for every Nigerian, for residents, company, commercial, and public business there.

0: NASA affidò uno scrupo al ministero.
1: Àǹfààní láre o fún gbogbo ẹni tó fẹ́ ralẹ̀ ẹ̀kọ́ lè kọ́ ilé-iṣẹ́ láti Acres of Land wà fún títà ní ọlọ́mọ wẹ́wẹ́
2: oríkàn-ríkan
1: ẹlẹ́kọ̀ọ́ road ìbẹ̀jù Lẹ́kì lọ bèrè o 25 million naira tàbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ń talẹ̀ lágbègbè yìí àmọ́ ṣá 15 million naira péré ni plọ́ọ̀tì ilẹ̀ kan lọ́dọ̀ tiwọn pẹ̀lú Global Sea of Hope. Wow, èyí pọ̀ o. Ilẹ̀ yìí dára láti kọ́lẹ́gbé tàbí fi kọ́ ilé-iṣẹ́. Àwọn àǹfààní tó ń bẹ lórí ilẹ̀ náà. Ilẹ̀ yìí súnmọ́ Lekki Free Trade Zone. Ìrìnṣẹ́jú díẹ̀ ní sí DC Port Lekki. Ìrìnṣẹ́jú díẹ̀ ní sí Dangote Refinery. Ìrìn ogún ìṣẹ́jú péré ni sí Lagos Calabar Coastal Road. Ó súnmọ́ ilé-iṣẹ́ Dangote Fertilizer. Fún àlàyé sí, ẹ pé Austin sórí 08028062600 tàbí Mr. Gòkè 08023052750. Sọfẹ́ plan àti Global Sea of Hope wà lórí ilẹ̀ yìí. Olùkéde Affidomos Global Limited.
3: Ẹ tọ́ ní ọ̀rọ̀ lẹ́gbọ́n. Ẹyin ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ pípé. Ẹ lọ dòwòpọ̀ pẹ̀lú wọn. Àwa ò ní hẹ̀rà débi pé àyè tí ò lọ́mọ nínú o rárá o. Tí ọba Pásọ̀gbọ wa sọ̀rọ̀ inú kan ni ó ní ogun tí wa ò ní rìn mẹ́ni tó ń ṣe kíni tó ń gbé ọmọ ọba tó ń gbé fọ́sùn ẹ̀dòwòpọ̀ pẹ̀lú wọn. Ẹ tètè lọ ra.
4: Èyí lẹ fọkàn sí púpọ̀ nílẹ̀ ó ń tán lọ ó ń tán. Hello.
5: Hello.
6: Hello, ẹ pé tiwọn.
4: Wọ́n lọ bọ̀ wá torúkọ ibi tẹ́ ti ń pè wá o.
6: Àtìsí ló ń pè láti mú ṣe.
4: Ó yà á ń gbọ́ yín.
6: Ẹ jẹ́ kí n mú nọmba 7 mà.
3: Number 7 ló wé yín.
6: Bẹ́ẹ̀ni sá.
3: Ilé kí la kọ́?
6: Hello.
3: Hello, òwe yín nìyẹn, ilé kí lẹ kọ́?
6: Ilé kí lẹ kọ́?
3: Bẹ́ẹ̀ni.
6: Tẹ́nì
3: kò tí kọ́ rí ni. Tẹ́nì aṣọ lórí màrí.
7: Ilé kí lẹ kọ́?
3: Tẹ́nì kò tí kọ́ rí o.
6: Ẹ
3: gbọ́ parí òwe yín, ilé kí lẹ kọ́? Kí ẹ fún kòkò ní yàrá kó pamọ́jọ sí.
6: Àbí
3: gbàdé bá ní kí Boko Haram wá máa gbó gbénu lé sádánwò ti dé. Ilé kí lẹ kọ́? Tẹ́ ẹ fún kòkò ní yàrá kó máa pamọ́jọ sí.
4: Ẹ kúrò àǹdùkú sí. Ẹ nítorí pé ẹ fẹ́ lowó. Hello.
6: Ẹ̀rí ẹ̀kárọ̀.
8: Ẹ̀kárọ̀ máa.
6: Ẹ pẹ̀tò.
8: Lọ́nà ń tó.
6: Arábìnrin ìwọlé láti Sango.
4: Láti Sango ọ̀tá.
8: Ẹ mú nọ́mbà.
6: Bẹ́ẹ̀ni.
3: Ẹyẹ mú nọ́mbà.
6: Bẹ́ẹ̀ni. Nọ́mbà ìbéèrè kẹtàlá.
3: Béèrè kẹtàlá. Àgbà tó fìṣẹ́ wọ̀lú.
6: Ó fìṣẹ́ wọ̀lú.
4: Bẹ́ẹ̀ni.
6: Ọwọ́ àfárí
4: ẹ̀.
3: Àgbà tó fìṣẹ́ wọ̀lú igbákigbá lọ máa yé fi bomi fúrú wọn. Ẹgbẹ́ ọ̀láre tí wà tẹ́sẹ̀ jọra wọn. Ẹ dàpẹ́ nípa àfún lómi ṣùgbọ́n ní tà ń lò nù lé.
4: Àmọ́
3: irú àṣẹ kì í ṣe o.
4: 0704-700-3341. Hello.
3: Ìgbà sì ti sọ pé.
8: Hello.
3: Ẹ̀yin sì ni lọ́jọ́.
6: Ẹ káàárọ̀ ṣàwọ̀.
3: Ẹ káàárọ̀ o.
6: Ẹ ṣàwọ̀ ọ̀gbẹ́ni Mọ̀rúfù láti alákòókò.
4: Ẹ mú nọ́mbà.
6: Ẹ mú nọ́mbà kẹjọ.
3: Nọ́mbà kẹjọ.
6: Bẹ́ẹ̀ni.
3: Gbogbo ẹranko nìdí ẹ bó.
6: Gbogbo
3: ẹranko.
6: Gbogbo ẹranko ní
3: kíni sàbí. Ìdí rẹ̀ bó.
4: Ìdí rẹ̀ bó. Ìdí wọn.
6: Ẹ bá mi parí ẹ̀.
3: Gbogbo ẹranko nìdí ẹ bó. Tìnàkí wà níta ló jẹ́ àárí. Kò sí èèyàn re ọlọ́kàn mi tẹlòmí ìpamọ́ díẹ̀ díẹ̀ ni.
4: Bẹ́ẹ̀ni. 0704-700 kó tó di pé a lọ polówó ọjà. 0704-700.
3: Hello.
8: Ojú
4: òpó tẹ máa fi dọ́dọ̀ wà yẹn láti dá sí fún ti àárọ̀.
3: Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí fẹ́ kẹ́bùn sílẹ̀ lórí ètò yìí, ẹ mọ́ gbàgbé pòwé nọmba 1.
0: For every now, when one buy land for residence, company, commercial, and property business, them 30 acres of land, they boku for Olomowewe, Urikarikan, along Eleko, Ibejuleki, Lagos. One plot of land for that area, now 25 million naira a month. But then they summon one plot of land with Global Sea of O for 15 million naira only. Oh, lolo, this one plenty yafo. The land they close well to Lekki Free Trade Zone. The land a few minutes drive to Deep Sea Port.
1: for Lekki. Now, shake any minutes drive. Go reach Dangote Refinery. Now, 20 minutes drive. Go reach Lagos Calabar Costa Road. In the close. Well. To Dangote Fertilizer Company for more info. Call us in 080-2860-2600. Or Mr. Goki 080-2305-2750. The title, Where They On Top The Land, Survey Plan and Global CFO, announcer, Afitomos Global Limited.
3: Ọ̀rọ̀ lẹ gbọ́ yẹn o. Ẹyẹ ọ̀gbọ̀n ọlọ́pọlọ pípé. Ẹ mọ́ gbàgbé pé òwe number one. Muhyiddin Adetona Automobile Services tó ní ká máa fún ni 3,000 naira fẹ́ni tó bá ti gbà. Òwe number five. Alhaji Ayoyin Oye ìyá oníprofessional ní Ipaja Market ló ní ká máa fún ni Ankara Ọ̀pá mẹ́fà. Òwe number 10. Ẹ mọ́ gbàgbé. Aike Texas náà wà ní ìyànà pàjá ní Muzo Plaza lẹ́ni ẹ̀tọ́ bá ti gbòwe number 10 o Àkàrà Ọ̀pá mẹ́fà. Owe number 12 MM Ventures ló ní ẹ̀tọ́ bá ti gbà ká fún ní Cross Bar lé ìtọ́pọ̀lọpọ̀ ti ṣe kíni. Swaga.
4: Gbogbo yín tẹ fún wa lẹ́bùn tẹ kẹ́bùn lẹ̀ lórí ètò yìí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí. Hello.
3: Àìsàn retí ẹ̀bùn.
6: Hello.
4: Hello.
6: Mr. Latif, Latif, look at you.
4: I'm going to go Latif.
6: I'm number two. Say number two, Ale.
4: Oh, Ale.
3: Iberuka Kosi, Fendi Toti Wani Sare.
6: Iberuka Kosi, Fendi Toti Wani Sare.
3: Well, you win here.
6: Hey, Pariyo.
3: Oh, do you Latin, Latin, Latin, so, Latin, Latin, sojo.
4: I do it.
6: Orúkọ mi ni alàgbà akẹ́kọ̀ọ́ mi láti ewu tuntun.
3: Láti ewu.
6: Ẹ fún mi lówe kẹsàn.
3: Owó kẹsàn.
4: Ọkùnrin mẹ́sàn-án.
3: Inú ajá ọdẹ kò lè dùn.
6: Inú ajá ọdẹ kò lè dùn. Inú ajá ọdẹ kò lè dùn.
3: Bẹ́ẹ̀ni.
6: Bí ò bá yẹra.
3: Orí bẹ́ẹ̀, inú ajá ọdẹ kò lè dùn fọmọ ọdẹ tí ń jẹgun ẹran. Ogun ilu to se mi emi adi ba be na la de jowo gbo ta pe
4: na yin o ti jeran tin be la re egun le
3: omode ba tun je egun ran inu aja ode ole to si o
4: mo be je cash up 070 4700 3341
3: iwe se oro ti mo ko apa kini keji keta ikerin o wa ni tita e ma bo ni radio 1 eri sina tabi Razak tabi Yusuf tabi Mr. Taiwo 20,000 iwe mererin CD re to wa ke ma ba mo fo ma gun be po ma gun be to ba ti le ka Yoruba yen ko yen mo o de to play CD
4: iwe ko CD ama bo se ti o ti wa di ona meji o wa gbo CD yen wa le fi count to be nu
3: lati le mo bo se pe daada correct pronunciation
4: be ni e gbugbo awon omo to tun wa ni ile okere
3: e le ran ranse si won
4: ko bi ko gbe ile Yoruba di rara
3: Ela we no say so ela CD na na say so
4: America don gbe Canada Germany
3: 20,000
4: London era ran
3: se to ti eye ko wa ni nu eru grandpa grandma ni iwo to ye ki daddy ati mommy ko
4: ni
3: ni
4: be
3: ni mu le ni ko mo de lati suku ko mo we mewa wa daddy ati mommy wa mo kankan hello
8: hello
4: ah
3: biye olo bete e na so fe kebu wa e fe so pe ah oju elegba owe na baba ni mo fe ki ebo mi ko wa lori e
4: efowo efebun number ati yin sile
3: be ni
4: iru ebun number 1 nisin ati mo pe automobile
3: be ni
4: awon ni won ni ya wa lankara awon na ni number
3: alaja yo yo
4: number 5 na awon ni number 5
3: aike
4: texas
3: number 10 do we won
4: awon lo ni e wa
3: be ni mm ventures no ni owe number 12
4: oya oya ẹni náà 15 wà
3: nílẹ̀ number 15
4: number 7 wà nílẹ̀ 16 sì wà nílẹ̀ mọ̀ pé mẹ́ẹ̀dínlógún ni ojú òdùlù ok 070-4700-3341 owó ẹlẹ́ṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ gangan báyìí òun náà ni ẹ̀ṣẹ̀ òwe ẹ lè kẹ́bùn wá sórí ètò yìí ètò òdìbò ń bọ̀ ẹ fẹ́ ṣe ìpolongo
3: bẹ́ẹ̀ ni ìpolongo ìbò
4: aye gba yin
3: oja ta ba polowo ti dilu mo ka
4: o agbogbo eyan ti gbo won ti mo won si ti mo na niyan e ja lo si ah o da ka mu ipe yi hello
8: hello
4: hello
8: e ka ro
4: yes ma oruko yi bi te ti pe wa mama jimo lati ta oluwo e mu number ma
3: number kerin tiki ba se atenwo tiki ba se atenwo isebo
2: ah gbon dada
3: tiki ba se atenwo isebo
4: isebo dododo
3: Boya network odo won ni ti ki ba se atenwo iseyin ba isebo e ba ti jina so yo
4: ilu kon ni
3: isebo be ni to se
4: yo iba se atenwo
3: dialogue ba ni dialogue ba ni isebo e ba ti jina so yo
4: 0704703341 ojojumo na la nkogbon koda ira to nbele ni a ma kogbon la
3: be ni
4: 0704
3: lo se odo ira ko ise re ki o si gan kile ko na te ira ko wa
4: tori pe to ba di inu erun ohun ma ma lo o ma ma bo bo se lo to nbo ohun ko nje lo pamo fun reservation tori to ba di atiko ojo ohun o ni lanfa ni ati lo de ma bo yo ma sabi amo ni hello
8: hello
2: hello
4: hello hello
2: I'm coming.
3: Egba oro isi egberin ikilo egba oro isi ti
4: owo ni apare egberin ikilo
3: egba oro isi ti
2: ah we mo
4: o le die o de wa de o
3: egberin ikilo egba oro isi ti ko wo were leti se ki oja lo
4: to be sele o ti bo obo olo isanu wa
3: bo to wo
4: egberin kilo
3: egba oro isi ti so wo were
4: leti ti ko bo kokon tori ki tun sara bi lo ma ya wa were
3: o hello
8: hello
2: hello
4: yes mama mama wa jimo se tin gbo wa bayi
3: emu number mi hello
2: hello sir
3: emu number mi
2: okay da di down yen
3: ba be ni
2: okay mi gbo gbo down
3: e da eje ka pa e bo we number 4 le mu lekan ti ki ba se atenwo isebo iba ti jina so yo
2: okay
3: yen pe bi a lo gba ni isebo
2: jina
3: number ko kan la
4: ele mu si wa nle
3: be ni
2: ko kan la
3: oya
2: ba mi
3: ajeji omoro idile olomo yin lo da to bayi mo fe fe
2: ajeji omoro idile
3: olomo lo da to bayi e je nfe
4: bisaya
3: oweni
2: o mi wo won be
3: se ka pari e fun
2: e ba mi pa
3: ajeji omoro idile olomo lo da to bayi e je nfi saya to ba mo ko fe owo ori e to nkan ile baba re ni gbe o
4: ile baba re
3: ni gbe o baba mo ko ile baba
4: ori opo
3: do ti ta le bo si
4: omo o gboro ku ile baba re
3: ile baba re ni gbe o
4: o ti ta le mo so ni yen
3: gba ti o de ma loju oloju ni ko ri na
4: ore wa omo boya omo kekere kan to koja lo legbe omo re ni 0704703341 ni oju opo ti e video do wa e je ka lo si le ise freedom
0: opportunity for every now
1: When one buy land for residence, company, commercial, and property business, them 30 acres of land, they poku for Olomowewe, Uritarika, along Eleko, Ipejuleki, Lagos. One plot of land for that area, now 25 million naira a month. But then the summer one plot of land with global sea of O for 15 million naira only. Oh, no, no. This one plenty, ya for. The land, they close well to Lekki Free Trade Zone. The land, a few minutes drive to deep sea port. For Lekki, now Shikini minutes drive go reach Dangote Refinery. Now 20 minutes drive go reach Lagos Calabar Costa Road. In the close, well to Dangote Fertilizer Company. For more info, call Austin 080-2860-2600 or Mr. Goki 080-2305-2750. The title, Wait There on Top the Land, Survey Plan and Global Sea of O. Announcer, Afitomos Global Limited.
3: Se ba wo se ago ojo lo bi ana abi be ko asi so se solokun
4: asi le bi pe ba wole ka mu ipe
3: ko bi e yo kan si e ma gbagbe lati gbe polowo oja wa e fe polowo oja atabe fe kebun sile lori eto yi e pe mi sori number mi e bi ma jobirin mu ni ale e pe mi sori 080 230
4: hello
2: hello
4: yes
2: alaje ake wa no
4: pẹ̀sọ́rí mi ìpèrí kí má jẹ́ kí ló ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Kí lẹ wá fẹ́?
2: Number 11.
3: Number 11 ti lọ.
2: 15.
3: 18 18-dínlógún.
4: 15-15.
3: A kì í rán òkèlè níṣẹ́. Ẹ parí ẹ̀.
2: Kí lẹ wí?
3: A kì í rán òkèlè níṣẹ́. Fúnra rẹ̀ ni ó lọ ẹgbọ́n parí òwe yín a kì í rókèlè níṣẹ́ ká tún dúró dé lọ́nà ọ̀fun ṣé ọ̀lọ́ kò lè lọ ẹni ọkàn rẹ̀ pọ̀
4: ó ti yìí ẹni tó ń dúró dé lọ́nà ọ̀fun ó sì ń fi yí lóyìn yí lẹ́kọ̀ọ́ ń bíbà yìí a yìí rókèlè níṣẹ́ ká tún lọ́wọ́ àtúndé lọ́nà ọ̀fun.
3: A dúpẹ́ lọ́wọ́ oníyàn adúpẹ́ lọ́wọ́ lọ́bẹ̀ tẹ bá wa jẹ́ gbẹ fẹ́ polówó ọjà ta fẹ́fẹ́ kẹ́bù sílẹ̀ lórí ètò yìí ẹ pè mí sórí nọ́mbà mi 080-230-94983 tàbẹ́ fẹ́ ra ìwé ẹ̀sìn ọ̀rọ̀ apá kìíní kejì kẹta ìkẹrin tí mo kọ tàbí cd rẹ̀ nọ́mbà yìí náà ní ká pè mí ẹ lè máa bọ̀ ní rédíò wà hẹ́rì sínà tàbí yusuf tàbí razak tàbí mr taiwo ẹ bá dẹ̀ fẹ́ ká mú wá sílé yín ó ti dẹnu ọ̀nà ọ̀dọ̀ yín 20,000 ìwé mẹ́rẹ̀ẹ̀rin cd mẹ́rẹ̀ẹ̀rin náà 20,000 ìwé tó yẹ kó wà nínú mọ̀lẹ́bí ni àwọ̀dàgbére fẹ́tọ̀ àní dágbére fáyé tájùdín nàìjà ní lórúkọ ọmọ ẹni tó bá fẹ́ lè fojú ẹlẹ́gbà kún ilé ogbó nílùú mi o ọjọ́mọdé lọ́jà bẹ̀.
5: Adéwùmí Ọ̀pádípẹ̀ lorúkọ tèmi.
4: Iléeṣẹ́ rédíò 101.3.5 FM tó bá tún dijọ́ mẹ́jọ lákòókò kan náà yẹn láago mọ́kànlá àbọ̀ ètò ẹ̀sìn ọ̀rọ̀ yóò tún wá sórí afẹ́fẹ́ lákọ̀tún. Ọ̀pẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà Ọ̀gbẹ́ni Abiola Peters àti Pure Gold SHE tó jẹ́ amojú ẹ̀rọ wa. Adétóhùn Àtọ́kẹ́ Olúwọlé lorúkọ mi tí mò ń sọ wípé ẹjẹ́ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrẹ́ á jẹ́ ti gbogbo wa o.
7: Mo tún gbọ́rọ̀ àgbàdé o. Ẹ jẹ́ kí ẹ gbọ́. Ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀. Mo pẹ́ títí, a ṣe lọ́jọ́ alẹ́.
9: Ètò ẹ̀sìn ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tajudeen Ajani ojú ẹlẹ́gba lórí ètò ẹ̀sìn ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday láago mọ́kànlá àbọ̀ ti dàgbò méjìlá ọ̀sán níléeṣẹ́ Radio 1 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa paláàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wa, ẹkọ́ ẹ̀bùn wa, ẹ dẹ̀ máa ta wàràwàrà bọ́mọ ẹ̀ta tí ń tà. Ẹ pé ojú ẹlẹ́gba sórí 080-230-94983. Èmi kò ní fọwọ́ sí júwèlé bàbá mi ìwọ ń kọ́.
10: My name is Doreen from Uganda.
11: Hi, my name is Mimi. I'm from Norway.
12: My name's Jamie Martin, and you are listening to Radio 1.
10: 103.5 FM.
11: News talk and sports radio station.
13: Are you a news junkie? Do you love conversations? How much do you itch for sporting news?
14: Shaquille O'Neal!
15: And I choke. Oh, it's a marvelous goal from success!
16: We have you covered with up-to-date information on news, talk, and sports. Whilst you wake, we'll make a great company, and as you retire dust, you find us there, keeping you satisfied.
13: Radio 1, 103.5 FM. All news, talk, and sports.
16: We are the trailblazers in radio broadcast.
14: Nothing can stop me. I'm all the way up.
17: Ladies and gentlemen, how you are doing? How are your work? You are starting listening to Radio 1 among the 103.5 FM. Keep listening. Thank you very much. You're welcome.

0: báyìí òun là ń tàkù tó ta bá lọ àdé ta bá lọ àbọ̀ ẹ̀ka èdè ọmọ òdo àtún ti padà dé lákòtún sórí afẹ́fẹ́ níléeṣẹ́ radio world 103.5 FM ẹ̀kọ́ àtàárọ̀ akó gbìyànjú ajé ajé abá gbogbo wa gbé àní ìbáraye fọwọ́ tí ó lọ bẹ́ẹ̀ ó padà bọ̀ bẹ́ẹ̀ ò ní jẹ́ tèmi àtẹ̀yìn èrè tá a wá rí gbogbo wa nǹkan rí náà la fi ṣe ẹ káàbọ̀ sí iléeṣẹ́ radio world 103.5 FM adé tó ń olúwọlé lórúkọ mi gẹ́gẹ́ bí akéde àti atọ́kùn fún àwọn ètò òtalẹ̀ ètò ní ọjọ́ 22 nínú oṣù kẹsàn ọdún 2026 ọ̀rọ̀ rẹ́yẹ̀ náà lẹ́tọ̀ tá a fi ṣíde ètò tá a bá wa padà dé láwa kan lu agbami àlùjọ láàrin ara wa láti fi ọmọ tó bá ṣiṣẹ́ déédéé náà ó yẹ kó lásìkò ìgbà tí ó fi ẹjọ́ yàrá ẹ̀ kalẹ̀ lẹ́ẹ̀kan sí
1: Ekaabo Soletu oro reye lati enu baba wa is eminence baba ladura Samuel Olukayode Taiwo lati inu ijo the Holy Pentecost Church of CNS egbe Orioke Agbala Itura 18 Alhaji Olusisi Street Leba Apata Memorial High School Okota Isoro Lekoo ema baabo
2: ne oruko ti Jesu
3: amen
2: ne agbara eje Jesu
3: amen
2: Oga ogojulo ori lati ti ko si loro wa pelu iwo Olorun si le oro na Atunde lati kede oro re tori ke ta ba ran ko de ni je fe ye ise to ran ala fe je yi Oga ogojo pa ja so fe na ara wa Olorun gege bi o se la kale fun wa a o ba gbogbo orile ide agbaye so oro na Oga ogojulo je ko so isurire Olorun Oye mìíràn jẹ́ kó ṣe ìsúrere. Ǹjẹ́ ọ̀gá ògbójúlọ àwọn tí ò ń lò fún ògo rẹ̀ Jésù ọmọ Ọlọ́run tó ń gbó kalẹ̀ tí ètò yìí ń tẹ̀síwájú àti Redio One tó ń bá wa gbé jáde Ọlọ́run ìyàtà agbára wa ya ìbùkún rẹ̀ lù wọ́n Ọlọ́run. Àwọn tí wọ́n ń gbọ́ káàkiri gbá olùwàjá kó túbọ̀ ṣe ìsúrere. Lé orúkọ Jésù lu wa wa. Atúkí gbogbo àgbáláyé olùgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìjákèjádò ogun mẹ́rin àgbáláyé.
4: We greet all our listeners all over the world.
2: Pé ẹ máa ṣe ohun àjọ ṣiṣẹ́ olúwa ni ohun torí Pọ́ọ̀lù ń purúgbìn àpòlò ń bomirin gbogbo àjọ ṣiṣẹ́ olúwa ni ohun.
4: We thank you because you join us to do this work of God. Paul is sowing and Apollos is harvesting and is watering and we're both working together.
2: Bí Olúwa bá ń lo àwa tí a sì sọ̀rọ̀ Ọlọ́run.
4: If God is using us to speak the word of God.
2: Tá a ò rí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ tàbí tí wọ́n tún gbọ́ tí wọ́n tún kan sára sí.
4: And there are no listeners that are hearing it and testifying to what they hear.
2: Ó fún wa ní ìwúrí láti máa tẹ̀síwájú. Ó sì mú inú Ọlọ́run dùn pẹ̀lú láti máa fún wa ní ọ̀tún ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀.
4: What you're listening gives us encouragement to continue and God also helping us to continue week by week.
2: Aláti dúpẹ́ lọ́wọ́ Radio 103.5 tí wọ́n ń bá wa gbé jáde lọ́sẹ̀ẹ̀sẹ̀. Wọn ò pàjẹ́ rí. Wọ́n sì ń bá wa gbé jáde tí gbogbo àgbáyé sì ń gbọ́. Iléeṣẹ́ náà yóò túbọ̀ máa tẹ̀síwájú fún rere.
4: We thank our radio station for airing this program every week and we pray that that company will continue to grow higher in Jesus' name.
2: Ìjọ náà tó ti ń jáde, ìjọ náà Ọlọ́run jẹ́ yóò jẹ́ kó gbèrú káàkiri gbogbo àgbálá ayé.
4: This church too, where the program is coming from, God will promote and exalt his church.
2: Ohun tó lúwa tún mú wá kí a bá gbogbo àgbáyé sọ̀rọ̀.
4: What God has brought before

0: orúkọ Jésù.
1: Amen.
0: Ní agbára ẹ̀jẹ̀ Jésù.
1: Amen.
0: Olúwa lónìí dandi.
1: Amen.
0: Mo bẹ̀bẹ̀ fún ọ̀tún, Olúwa so ọ̀tún.
1: Amen.
0: Láyé àwọn olùgbọ́ mi, Olúwa so ọ̀tún.
1: Amen.
0: Ẹ̀rí ìyanu jẹ́ kó farahàn.
1: Amen.
0: Agbára àkọ̀tún nínú ayé wọn jẹ́ kó farahàn.
1: Amen.
0: Ohun gbogbo tí wọ́n rò pé ó ti jù pé kò ṣeéṣe Olúwa ṣe.
1: Amen.
0: Jésù náwó agbára.
1: Amen.
0: Jésù náwó ìyanu.
1: Amen.
0: Jẹ́ kí ayé ó mọ̀ pé ìwọ lọ rán mi.
1: Amen.
0: Olúwa ṣe yánu.
1: Amen.
0: Jẹ́rì ara rẹ.
1: Amen.
0: Ṣe ara rẹ lógo.
1: Amen.
0: Bẹ́ẹ̀ ni kò rí.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Kókó ìwàásù mi ni pé fún Jésù ohun gbogbo ni ṣíṣe. Fún Jésù ohun gbogbo ni ṣíṣe. Jó mọ̀ pé lónìí kò sí ohun tí ó ṣòro ṣe fún Jésù Olùgbàlà. Kò sì sí ogun tó tóbi jù tí Ọlọ́run ò lè ṣe. Èmi ò mọ bí tí ipò rẹ wà lọ́wọ́lọ́wọ́. Èmi ò sì mọ ìṣòro tó dé bá ọ. Ṣùgbọ́n tèmi mọ̀ ni pé ó ń bẹ láyé síbẹ̀.

0: ẹni tí ìrètí ti tán fún ni Lázaro tó ti kú ní odidi ọjọ́ mẹ́rin ìdílé ti sọ ìrètí nù ìlú ti sọ ìrètí nù kódà wọ́n ti sìnkú wọ́n ti gbàgbé ẹ̀ wọ́n ń bá wọn dárò lọ́wọ́ nílé òun ni Jésù dé gbà tí wọ́n rí Jésù wọ́n sokó pé olúwa tó bá ṣe pọ̀ ti wà ní ìní ẹrẹ́kùnrin wa yóò ní kú Jésù ni ya ẹ mú mi lọ ibi tó kú sí bàbá kí ilẹ̀ tún fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ó ti ń rùn èmi ò mọ̀ sọ̀rọ̀ tẹ́ni rùn nínú ayé rẹ o èmi ò mọ tí dókítà ṣe tẹ́ni ò ṣeéṣe mọ́ o èmi ò sì mọ àìsàn kò gbógun tí wọ́n ti kọ nípa rẹ mo dúó níwájú ọlọ́run aláàyè mo sì dúó pẹ̀lú agbára ẹ̀mí mọ́ tí ó jẹ́ pé kò lè parọ́ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ tó wà níbi ìsọjí mi gan-an lóru òní tí wọ́n rí wípé àwọn kan wà tí wọ́n ní HIV jẹ́ ní òṣèṣe tí a sọ fún pé kí wọ́n padà lọ ṣe test lẹ́yìn àdúrà tí ó sì sí mọ́ àwọn pé irọ́ leléyìí irọ́ kọ́ o mo mọ arákùnrin kan tó wà láàyè tí wọ́n fi gbogbo ọdún rẹ pé ní SS ṣùgbọ́n nígbà tí àdúrà pọ̀ jù olúwa yí SS padà ó sì di A hallelujah
1: amen
0: ó kúrò ní SS ọlọ́run yí ayé ẹ̀ padà ẹ̀rí wà lóru òní obìnrin kan sì tún jẹ́rìí ẹni tó ń rù hàn gangan ó ti di ẹni tó ti sanra ǹjẹ́ ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ sóò gbàgbọ́ tó o bá gbàgbọ́ ohun gbogbo ni ṣíṣe ọ̀pọ̀ àrùn pé bóyá wòlíì ló ń ṣe wòlíì kọ́ ló ń ṣe o ìgbàgbọ́ rẹ ni bí ọlọ́run bá lè wo òkú ọjọ́ mẹ́rin sàn ó ní olúwa mo dúpẹ́ torí kò ń gbọ́ tèmi nígbà gbogbo ṣùgbọ́n kí àwọn yóò lè gbàgbọ́ pé ìwọ ló rán mi Lázaro jáde wá ẹni tó kú náà sì jáde àdílọ́wọ́ àdí lẹ́sẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ìdí nù ó ní ètú ẹ jẹ́ kó máa lọ.

0: láàrin ọ̀pọ̀ ènìyàn mọ́ gbàgbé pé níjọ́ náà àwọn kan há lọ́tún àwọn kan há lọ́sì wọ́n há níwá wọ́n há lẹ́yìn ṣùgbọ́n ẹnìkan ní ọwọ́ ìgbàgbọ́ ó ní ọkàn gbàgbọ́ èmi ò ní bá ọkùnrin rojọ́ o aṣọ tó wọ̀ lásán ni màá fọwọ́ kàn ara mi ó sì yá tí n bá ti lè débi tí láàrin ìròyìn tí n bá ti lè yọ́ débi ayé tẹ́tẹ́ aṣọ rẹ̀ ṣé o mọ̀ pé wọ́n tó ń gbọ́n mi lọ́wọ́ kì í ṣàṣìṣe o tó bá wu ọlọ́run tí ò bá fẹ́ ṣe nǹkan kan láyé rẹ ni ò ní dúró níbi ìdí rédíò tó jókòó sí tí ọlọ́run ò bá ní tó fẹ́ ṣe láyé rẹ ni ò ní gbọ́n mi bó ṣe ń gbọ́n mi torí pé òun wá ń gbọ́n mi lọ́wọ́ wà farabalẹ̀ gbọ́n mi dáadáa ó wà kí ìgbàgbọ́ gbà pé èmi gan lù ní wà fún ọlọ́run tó ní wọ́n máa gbọ́n mi lọ́wọ́ kàkàrí a máa ń sòtòrí à ó fẹ́ ṣe nǹkan kan láyé rẹ ni ó fẹ́ ṣàṣepẹ́ kan láyé rẹ bó yógun rírí ni tiẹ̀ ni bóyá àìrí mo sáàmà pé ọlọ́run fẹ́ rìn láyé rẹ lónìí àsìkò tó ń gbọ́ mi lọ́wọ́ ìtorí tiẹ̀ lọ́lọ́run ti rán mi jáde ọba tí gbọ́ mi àwọn kan ń gbọ́ mi lọ́wọ́ nínú ọkọ̀ àwọn kan ń gbọ́ mi lọ́wọ́ lọ́jà àwọn kan ń gbọ́ mi lọ́wọ́ nílé iṣẹ́ wọn ó wu ọlọ́run bẹ́ẹ̀ ni ìwọ tó wá láǹfààní láti gbọ́ mi ò ní gbọ́ mi lórí asán o torobìnrin wípé èèyàn pọ̀ jù lóòótọ́ o ṣùgbọ́n tẹ́mi bá ti lè yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí mo fọwọ́ kan ìṣẹ́ tí aṣọ rẹ ara mi ò yá ó sì yọ yọ yọ yọ ó débi aṣọ jésù ó sì fọwọ́ kan kí ló wá ṣẹlẹ̀.
1: lọ́gán
0: lọ́gán
1: ní ìṣó ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ́.
0: ọlọ́run tẹ́mi ń sin ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ni o.

0: Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ là ń wí. Ọlọ́run mi, Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ mi. Ti ẹ gan ló fẹ́ se lónìí.
1: Amen.
0: O fẹ́ sàse pé láyé rẹ.
1: Amen.
0: O fẹ́ nawo agbára ọ̀tun.
1: Amen.
0: Lọ́gán ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì dá. Ojújọ ọdún méjìlá. Ọdún wo lọ ti ń bá bọ̀? Ogun àìní yẹn, àbógun rírí yẹn. Ọdún wo ni wọ́n ti ń bá bọ̀? Pọ́n mi o, kò sẹ́rí tí wọ́n ń jẹ́ tí ọ̀run èèyàn ti jẹ́rìí fún mi rí o. Kò síbi tí wọ́n ti ń sẹ́rí tí èmi ò ti gbọ́ ẹ̀rí rí o nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi. Ṣùgbọ́n títí ẹ ò bá tì kún inú mi ò dùn. Ẹ̀rí tiẹ̀ ló kù tí mo fẹ́ gbọ́. Mo fẹ́ gbọ́ ẹ̀rí tiẹ̀ pé Ọlọ́run ti ṣe. Ọlọ́run yìí parọ́ yóò ṣàṣepé láyé rẹ lónìí.
1: Ámì.
0: Gbọ́n tí Bíbélì wí. Yes.
1: O ń sì mọ̀ lára rẹ̀ pé.
0: Jésù wa mọ̀ lára rẹ̀ pé.
1: A mú òun lára dá.
0: Obìnrin yẹn mọ̀ lára rẹ̀ pé a ti mú un lára dá. Lójú ẹsẹ̀ náà ni a mú un lára dá. Ẹ ọ̀ lè pamọ́ra o.

0: boya won ni ye o o ti su o o ti ke pa wa pe wa o ti ke pe awon are yin sugbon ko se ni o ran o lowo o mo nyade bi o mo nyade sugbon isoro na tun ni bo se rinu na yi opolopo tolorun si yanu laye won ni olorun ti je olorun ninu aye re loni olorun o je olorun
1: amen
0: boya ye ti wa won mu won ti wa o kanle won ti so dowo re do tosi jesu nbe ni tosi loni lati gbe o ti de pada
1: amen
0: wa dide
1: amen
0: wa deniya
1: amen
0: ogun aye yi o ni gbe olo
1: amen
0: isoro yi o ni gbe olo
1: amen
0: ile re olorun o se pada
1: amen
0: eh mo ngbo lo
2: o si
0: wole
2: niwaju re
0: o wa wole niwaju jesu
2: o si so gbogbo otito fun
0: o wa so to emile ni na odun meji lare tede tin da lara mi ti o duori o mi o fi jo kan simili won ti gbowo lowo mi mo ni le mo tale mo ni moto mo ti ta gbogbo aso ya mi ti mo jogun mo ti ta awon goolu mi na mo ti ta sugbon mi o san sugbon gba ti mo ba yin pade baba a so yin lasan oni mo modimo pe lara mi si ya kekeke iwo to ngbo mi lori radio eri re mo na
1: amen
0: mi lasan to ngbo iya ni o fara han o
1: amen
0: eri la o jade laye re
1: amen
0: ijele la o sele si olone
1: amen
0: aye o ba odupe
1: amen
0: aye o wa ba odupe se
1: amen
0: yes
2: o si wi fun pe
0: o wi fun pe
2: ọmọbìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lára dá
0: ìgbàgbọ́ rẹ ló mú ọ lára dá àwọn ọmọ yìí wà máa wù kí ó kí ó ee bàbá wa tiẹ̀ mọ̀ pé nìkan fọwọ́ kan ṣé nìkan tó wà tó nílùú ìgbàgbọ́ yìí rú ìgbàgbọ́ rẹ sókè gbé ìgbàgbọ́ rẹ sókè toró nílọjọ́ rẹ yes ìgbàgbọ́ rẹ mú ọ lára dá
2: máa lọ ní àlàáfíà
0: máa lọ ní àlàáfíà ẹ wò
2: kí ìwà kí ó sì sàn nínú àrùn rẹ
0: ẹ mọ wòwò títí tó ìṣòro ajẹ pé kò tí ì sàn o mọ fi pamọ fọlọrun mọ o ẹ wo ojú tì mí mi ò lè sọ láàrin ogun rẹ ó padà wà bíbélì ní ẹnikẹ́ni tó ti jù mí níwájú ìran panṣágà àti ẹlẹ́sẹ̀ lèmi ó tijú rẹ̀ níwájú ìjọba ọlọ́run yóò ṣe èyí tèmi ń gbàdúrà lónìí ọ̀rọ̀ tí mò ń bọ́ sọ lónìí yóò ṣe
1: amen
0: yóò sì ṣe ń pípé
1: amen
0: ọ́ pè mí ni pé olúwa ti ṣe tèmi náà
1: amen
0: oró wọn gbọ́dọ̀ pè mí mo ní ìdánilójú pọ́lọ́run ó ṣe
1: amen
0: ó bá mi sọ olóhùn ó ṣàṣe pé
1: amen
0: mi ò ṣàdédé máa wàásù ọlọ́run ló bá mi sọ̀rọ̀ lẹ́kàtà kàdàndà ni màkò pósítólìà mo gbóhùn olúwa ní ara mi sí ọ ni ara mi sí ọ fún tòní ni ara mi sí ọ fún ìwàásù yìí ni sẹ yes.
2: bí ó sì ti ń sọ̀rọ̀ lọ́wọ́.
0: àmọ́ bó ṣe wá ń sọ̀rọ̀ lọ́wọ́.
2: àwọn kan ti ilé olórí sinagogu wá.
0: ibi mo ń lọ ni ibì kan ló ń lọ tẹ́lẹ̀ o olórí ilé sinagogu ló ní ẹjọ́ ẹ bá mi sọ fún jésù kó wá wọ ọmọ mi sàn ṣùgbọ́n ibi títí náà ń wọ ọmọ sàn ìbẹ̀lẹ̀ nìkan ti fi gbàgbọ́ gbari lọ́wọ́ rẹ̀ kí ló dé ẹ dadi adirẹsi yi mo fẹ wa ẹ wa kọ tó wà mí wá ilé yìí tí mò ń sọ lọwọ fi gbàgbọ́ gba eré ayé rẹ jẹ kí ẹrí rẹ kó tẹ ọ lọwọ jẹ kí ìyanu rẹ kó fara hàn tí mò ń sọ nù jẹ kí ẹrí rẹ kó tẹ ọ lọwọ lónìí kí ẹrí rẹ kó fara hàn kó gu ọlọ́run ó búyọ láyé rẹ o tí mò ń wá nù èyí tó dùn mọ́ mi jùlọ wá wá wọn wípé
2: ọmọbìnrin rẹ kú
0: ọmọbìnrin rẹ kú coincidentally ọmọbìnrin tí a ń wí yìí o ọmọbìnrin tí jésù ń lọ ọbẹ yìí o ọmọ ọdún méjìlá lónàá ìṣó ẹjẹ ọdún méjìlá àtọmọ ọdún méjìlá ẹ rí báwọn má jẹ kẹnìkan gbari tiẹ kó tó kàn ọ èmi ò ní gbà kí jésù sọ rẹ ayé mi dọlà.